0: chicken tó ti dára ju tàtẹ̀yìnwá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé. Update, update, update. Here's the gist.